àtúpalẹ̀ èdè òyìnbó sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gan látago mẹ́fà ìdájí sí àgọ́ méje àárọ̀ ni gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday owó

0: DP World àti Water Aid Nigeria olùkéde.
1: Ọ̀làjúdé la wá gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jàgbà gbogbo kòńtàdà ìbá.
2: Iléeṣẹ́ Andy Negro Production Outfit pẹ̀lú àjọṣepọ̀ Iléeṣẹ́ Tolúwa Àlàṣà Television and Radio Media Outfit àti Iléeṣẹ́ Starline International Showbiz Magazine tẹ́pẹ́pẹ́ ìtòkọ ìtòkàn tí wọ́n pè ní Tọba Àlàṣẹ, ibi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erinja, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bíi Ọba Ìlógbò, Ọba Akíbọ̀, Ọba Àjànà, Ọba Erinja, Ọba Ìwòtútù, Ọba Ifọ̀, Ọba Ejó, Ọba Ìgbàdo, Ọba Pápá, Ọba Kọ̀kọ̀bíè, Baálẹ̀ Tẹ̀mídìí Alágbàdo nípínlẹ̀ Èkó, Baálẹ̀ Aláṣẹ Ọ̀ṣọ́dì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kọ̀ ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yọ̀ máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Àlàṣẹ Lẹ́tọ̀, ètò ní Tọ́ba Àlàṣẹ, ẹ má miss yẹ.

tọ ǹjẹ́ ti gbọ́ nìkan ni radio 1103.5 fm ń tẹ síwájú abala ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà la sì wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ní gbogbo ọjọ́ jímọ̀ báyìí àwọn ìròyìn ilé ìta bá mú wa ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì náà lẹ́yìn ó láǹfààní láti sọ sí láti gbẹnu síta àjọ pẹ̀ kẹ́lù iyùn ní bó ti mọ̀ wáyé náà ní bá sì ti ṣe láàárọ̀ yìí náà ni ṣùgbọ́n ẹ já sì tẹ̀ wájú ká mọ mú àwọn ìròyìn ọ̀hún lọ iyùn ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì níbi aroko ti sí ibẹ̀ náà là á fàbọ̀ tí ì sí o iyùn nínú ìwé ìròyìn ti leadership ibi tí mo ti mú ìròyìn eléyìí tó gbẹ̀yìn iyùn nígbà ká tó lọ fún sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ni o ẹ jẹ́ mú láti ìpínlẹ̀ sokoto wọn ní ìjọba ìpínlẹ̀ sokoto ní àná òde yìí òun náà ni wọ́n mọ̀ ti kéde tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ ìkéde kan eléyìí tí àjọ amnesty international tí wọ́n fi síta wípé tọ̀ èèyàn márùn ún ló gbẹ̀mí mì tí wọ́n gbẹ̀mí wọn ní ìfọnáfọnṣu nígbà tí wọ́n búra fún igbákejì gómìnà tuntun iyùn ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n pọ́kọ rẹ̀ ní murtala súlẹ̀ gàró wọ́n ní wípé àtẹ̀jáde eléyìí tí àjọ amnesty international tí wọ́n fi síta yìí wọ́n ní irọ́ funfun báláwo ni o tí ò sì sóòótọ́ kankan ńbẹ̀ bó ti wù kó mọ́ wọ́n ní níbi níbi ayẹyẹ ọ̀hún òun náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí nkankan tó ṣẹlẹ̀ bó ti wù kó mọ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé àtẹ̀jáde eléyìí tí àjọ amnesty international tí wọ́n fi síta wọ́n ní eléyìí tó jẹ́ wípé ó jẹ́ irọ́ pátápátá tó jìnà sóòótọ́ ni wọ́n ní tó sì lè ṣí ni lọ́kàn bó ti wù kó mọ́ wọ́n ní bákan náà ni ó lè dá wàhálà halẹ̀ ìyún lágbọ̀ òṣèlú lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́lé ìyún ní ìpínlẹ̀ Kano Ibrahim Abdullahi Wahia ló fi àtẹ̀jáde síta níbi tó ti ń náà káàbùkù sí irúfẹ́ ìròyìn eléyìí tí àjọ amnesty international ti ń gbé káàkiri ìgboro ayé wọn ní irúfẹ́ ìròyìn yìí wọn ní kò dáa rárá bó ti wù kó mọ torí wípé kíni wọn ní béèyàn bá ń gbèrú eléyìí pò yẹ ẹnu káàkiri àjẹ́ wípé àwọn aráàlú àti gbogbo èèyàn tí wọn ti ní ìgbàgbọ́ nínú wọn tẹ́lẹ̀ wọn ò ní nígbàgbọ́ nínú wọn mọ́ bó ti wù kó mọ bákan náà ni wọn fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé irúfẹ́ ìwà eléyìí tí wọn ní wípé àjọ amnesty international lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wù yìí wọ́n ní ìwà tó jẹ́ wípé bí ìgbà téèyàn ò mọṣẹ́ rẹ̀ iṣẹ́ ni bó ti wù kó mọ bó lẹ ṣe mọ́ gbé àwọn ìròyìn eléyìí tó jẹ́ kó jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ àwọn ìròyìn eléyìí tó jẹ́ pé kò sóòótọ́ kankan ńbẹ̀ bí ó ti wù kó mọ ní báyìí o wọ́n ti wá rọ àjọ amnesty àwọn tó jẹ́ aṣáájú àjọ ọ̀hún iyun ní àgbáyé láti rí dájú wípé wọ́n ń fi àwọn tó kájú ẹ̀ àwọn tó kátò àwọn tó kúnjú òṣùwọ̀n iyun sí amnesty àwọn tó jẹ́ aṣáájú àjọ ọ̀hún iyun ní àgbáyé láti rí dájú wípé wọ́n ń fi àwọn tó kájú ẹ̀ àwọn tó kátò àwọn tó kúnjú òṣùwọ̀n iyun sí àjọ ọ̀hún kí wọ́n mọ darí rẹ̀ iyun ní àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan nítorí pé kíni wọ́n ní torílẹ̀-èdè wa Nàìjíríà yìí wọ́n ní ó kù díẹ̀ káàtó bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé tọ̀ ẹni tó jẹ́ gómìnà iyun ní ìpínlẹ̀ Kano ọ̀hún iyun Abba Kabir Yusuf wọ́n ní pé òun gangan òun náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ tó sì sọ wípé tọ̀ kò sí ní tí ó jẹ́ ìwà ipá kankan ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún tó sì jẹ́ wípé ojoojúmọ́ báyìí

Gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ nìkànnì Radio 101.03.5 FM ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí Eniola Abofede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yányán pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí Abdallah kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo Abdallah ẹ̀ ṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè mọ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abofede Saliu Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM láago méjìlá nìkànnì Radio 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàá.

0: tó pẹ́ jù. Ó ṣe é ṣe kó o ti ná gbàrá náà gbòòrò. Fún wọn pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́. Tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ. Tètè sọ síta láti lè jàjàbọ́. Tó bá wá rí bẹ́ẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Osuna Herbal. Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rújú rá.
1: Ẹ káàbọ̀ padà. Fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osuna Herbal mú. Nọ́mbà wọn rèé o. 070-38-61-5168 070-38-61-5168 Tàbí kẹ́ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 Nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rúkùrúkùrú ojú léwó o ń tàbà ìbáyí àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osuna Herbal Eye Solution. Bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ ntàn yín àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá a pa ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ọrùn lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú.

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà. Ẹ̀yin náà ò ní fàìsàn ló gbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tì í débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá abba eye solution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun kó rínà rí n tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà, àìṣe dédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣe dédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá abba eye solution. Òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní sehu nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá abba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ̀ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì, kòtùlẹ̀ yín wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Sọ tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀, àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí, ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú, ó yá ẹ mú báyìrò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà bàbá òṣùlá nù. Bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yín ó mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀m̀pútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la bá mójútó. Ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Bóyá ẹ kú òkàlẹ̀.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ ta
1: bose se bere
2: e ti nawo nawo o ti suyi e ti fe gba kemu
1: o ma ni gba kemu aburu
2: chronic infection lo njo wa lenu to ti wa de konarun
1: to nsi akoba foju wa bi ati sayewo
2: won ni apoju suga ni o je ko tu wo clear
1: ona meteta ti soro du le gba wa
2: ni baba osula lewi ati gbofun to fi le koju e
1: toro lenu baba osula gangan
2: tori enu alafa lati gba mo ta o
3: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba eh baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
4: e ku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni olawale osu olale alase ilese osula haba
3: baba e je nbere bayi ki gan lawon apere ti eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi ran lagu ara
4: ese atokun ti eyan ba tin ri bi oye ti eyan ri kurukuru ta nwo koto to ndo gegele ta den tin bo lookan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma nse pin bi funfun le elomi ma nri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
3: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi dolowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun ma se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le ndasi bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le ndasi
4: ese atokun oro wa da be npe nkan ti olohun ba ti yonu si teyan ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbe kale ile ise wa yi agbe kale lori ododo lori cafe we ati bo se itoju isoro tin koju iriran eda yi baba olohun fi fun wa tenu ko o tete ko lu ko o
3: kin to gba ni lalejo lori eto yi emi fun ami ti se wadi daada baba beyan ba fe foju kan yin bo won se le ri
5: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agri bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 ebe irosula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin si waju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex Magnet Shopping Complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC Church e bere osula haba nbe
3: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada Baba imaran wo le ni furu awon eyan be
4: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami ma ra ki n pe loruko aisan je tun mi sita ki n fi on sile o loruko re keji nti ba n se eyan te n ba fi mara ohun to hun o fe ko fun sile niyan e tete be se n gbo e mo fi gbaladola e mo bo lori ise iwosa ibile olohun lo fi ran wa o
3: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin osula aba osula aba papa julo lori itoro olojude nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan oja gerege ko kilea oye lo mi en to ba sumo ko ni ri afi ti ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to n fa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
3: ba kan ran yin se
4: se wa ri iba ti a wa bere sin se ise yi ta wa ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da ke yin o farabale aso da ke yin o joko tagba
3: baba e je nbe bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe nteyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
4: esun te ba re lomi to ba pe wa baba eh awon ti lo ta won bi kan o eh se se pe ta won ba dodo yi won ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló o ẹ sì máa wá fìlẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábà bí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbùbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán iní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
4: Bàbá tẹ rí abala bi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rè é gbàgò ó dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan.
3: Wọ́n fún yín nígò.
4: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún change ẹ fún yín.
3: Ok wọn máa pààrọ̀ gò.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí náà mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
3: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó.
4: Tó lè wá
3: mo fi sójú.
4: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
5: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sílé iṣẹ́ wa tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
3: Bàbá eléyìí báyìí ọjọ́ èèyàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-3861-68. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
4: Ẹ̀sìn àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ pò ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ ẹ̀dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwarẹ̀ ò mọ kankan o.
3: Bàbá ẹ bá wa dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
4: Ẹ̀sìn àtọkùn àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ ẹ̀dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí.
4: Ẹ̀sìn àtọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ́ wa o gbogbo àwọn tó ti mú ọlọ́run lọ́jọ́ èní bá ń tún wọn lẹ̀ tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà bó ṣe ń mu mi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dry bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já sí kè ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn á ṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara wàhálà ẹlòmíì wọn á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń kan mọ́ ìrìnbùsùn méjì á di wàhálà ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de block mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀jù nínú ara kìí jẹ́ èèyàn rọrùn sùn tí ṣúgà bá pọ̀jù nínú ara òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojúlẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
3: Bàbá wa Esoro nipa chronic infection iye aisan arun teyan ko latara ibalopo ni akọ na nko te menu bale kan to ba ye pe to ba nse yan lagu ara o le fe sokun fa irina dede
6: ese atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yi nse won yi tete ki esara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbu be ni bara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogbologo akọ narun nbi kan lo ti bere se ri ogbologo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti eni fe wo boye nikan kan wo afoku go nbe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba fi n bera kura kura bayi mo ti e ni mo pe ibuto ko la won wa iwo ogbologo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba ojo won ni gbagbo pe eni to pa fe se itoju isoro ti n koju irire eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo akọ narun oni tohun o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan fi dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sẹlẹ si iriran ẹda o nibi ti gbongbo rẹ ti bẹrẹ baba wa wu gbongbo rẹ yoo dabi ẹn pe eyan n ge igi lori ko mu tegbotegbo ni nti ma wa fanu waarẹ lomi wọn ti lọ se oju bi ẹmeji bi ẹmẹta ẹja bi wọn lere ki ni idi rẹ ti n ti wọn se fi n pada sibẹ wọn ò wu ti n se wọn tegbotegbo ni èyí tó wà lójú nìkan ni wọn mú nílé iṣẹ òṣùlá àbá nbẹ la ti ń wú gbogbo ìṣòro ti ń kojú ìrìnrìn ẹdá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ tegbotegbo tẹ wá ní gbúrò rẹ mọ gbogbo ti ń jẹ tọlọrun.
7: tún lélẹ́yìí o láti iléeṣẹ́ òṣùlá àbá òṣùlá extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹun tódùtódùn àfi kẹ́ ẹ yà lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa kí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì á gbẹ̀sẹ̀ nílẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ni kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbó infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànù ká wá móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìnrìn ògbólógbó kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wá wọ̀yá ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fa ní so dẹndẹn ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ni kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkun wa dànù káyé ṣàròyé apáríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé stíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ òṣùlá àbá àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter nìwọ̀nyí.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òṣùlá àbá ń bẹ̀ atun wa ni Ladipo bus stop ni Ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju eri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re e bere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout e wo inu haki won yen ti won ko Ilaye si Gadagba e wo be ni waju CAC Church e bere Osula Haba nbe
8: e le pe wa sori ero ibanisoro yi o 070-38-61-51-68
7: WhatsApp number one, Sini.
8: Aoni, Faisan, Lugbao.

ẹ̀kálẹ́. Ìròyìn ní ṣókí ló ń dé sétí gbọ́ yín láti kàn ní rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó. Ìròyìn láti ẹnu Eniola Saliu. Àwọn tó kópa níbi ètò ìlanilọ́yẹ̀ nípa àgbéyẹ̀wò àbádòfin owó orí ní sísan eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ ti gbóṣùbà káre fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún lórí èròǹgbà rẹ̀ láti fi òpin sí àsanlẹ̀ owó orí, gbígba owó orí lọ́wọ́ àwọn ènìyàn lọ́nà tí kò bá òfin mu àti àṣà gbígbégi dínà gba owó lọ́wọ́ ẹni. Àwọn tó kópa níbi ètò ọ̀hún eléyìí tí àwọn aṣojú láti ilé ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò owó ìyẹn ICAN ó wà nínú wọn pẹ̀lú ẹgbẹ́ àwọn olùṣirò owó tó fi mọ́ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tí wá pè fún àyẹ̀wò fínífíní kí àbádòfin ọ̀hún tó di bí buwọ́lù. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọmọbabìnrin Mojisola Miranda tó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tó ṣojú fún Mudashiru Ọbásá ó ní àbádòfin ọ̀hún yóò jẹ́ èyí tí yóò máa jẹ́ ṣíṣe lórí ayélujára tó sì dájú wípé ìlànà gbangba làṣáńtà làwọn yóò fi ṣe àti san owó orí fún àwọn tí ọ̀rọ̀ kàn yóò sì jẹ́ èyí tí wọn yóò máa ṣe nírọ̀rùn. Ìjọba ìpínlẹ̀ Zamfara ti ṣíṣọ lójú èròǹgbà rẹ̀ láti rí dájú pé ẹ̀tọ́ àwọn ènìyàn rẹ̀ láti sọ̀rọ̀ láwùjọ ó di èyí tó fi ẹsẹ̀ múlẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti àṣà ní ìpínlẹ̀ náà, Alhaji Mahmood Dantawasa, ló fìdí eléyìí múlẹ̀ nígbà tó ń kópa lórí ètò iléeṣẹ́ wa. Ó ní ìjọba ìpínlẹ̀ Zamfara fún àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún tó fi mú àwọn alátakò tí ní òmìnira láti sọ tẹnu wọn lọ́nà àti fi ojú ìwòye wọn hàn. Bákan náà ló tún fìdí ẹ̀ múlẹ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣe onígbọ̀wọ́ fún àwọn agbóhùnsáfẹ́fẹ́ kan níbẹ̀ láti wá kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ilé iṣẹ́ wa láti kọ́ ìmọ̀ kún ìmọ̀. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún kò ní tẹ̀tì láti máa fi àwọn ènìyàn ṣọwọ́ fún ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ náà síwájú sí. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti kọ́ ni rédíò 101.3.5 FM aago 11 àṣálẹ́. Lẹ́ọ̀tún láǹfààní láti bá wa pàdé níbi tá a ti máa mú ìròyìn àwọlé sùn wá sí etí ìgbòyín. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti ń tẹ́tí sí wa, Eniola Saliu lorúkọ mi.

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀sọ̀gbọ́ onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ọ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ ìpalẹ̀ níkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò nàìjíríà nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí pẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹniọlá Abọ́sẹ̀dé ọmọ sálì wo mọ gbé yín débẹ̀ tán yányán pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abdala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti mọ pẹ̀ kẹlu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti mọ béèrè àwọn orin tẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti mọ kíra wa fún ayẹyẹ gbogbo ẹkú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́sì mọ ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè mọ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ mọ̀ pé ẹniọlá Abọ́sẹ̀dé Sálíù ẹniọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹkú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM láago méjìlá níkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀kùgbò onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbàtí ẹni ọlá Bọ́sẹ̀dí ọmọ Sálì wò mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí Abdallah kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá Sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ ẹ sì máa ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹni ọlá Bọ́sẹ̀dí Sálì ẹni ọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM laago méjìlá níkànnì rédíò 101.3.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàgbẹ́.

Aku de di asiko yi ni gbogbo ti e tutun gbo wa ti e tin gbo iko ni Aladuba Rika Radio 1103.5 FM. E ka ri Nigeria ti bile. Aku isimi opin ose aku isimi opin ose a de ku popo sisin inowo yowu eleyi ti a mo ra ilowo e ku ipale mo gege bi uko itu yi. Owe ti na ni out ma kin ku ipale mo inowo yowu ti e ba ti daju eso na yala lati ola lo ni ola Saturday eyin te fe se inowo ni ojo Sunday eyin te fe se ni Monday eyin te fe se ni ose to nbo gbogbo gbogbo inowo yowu ti e ba ti daju eso na owe ti na ni out ma kin pe e ku ipale mo e tin gbo fun bi a se ma nse fun e tin gbo wa fun igba koko gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìnáwó ayẹyẹ náà la máa ń sọ lórí ètò yìí lákọ̀ọ́kọ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àánú rẹ̀ orí ọ̀fẹ́ tó fún wa tá a fi wà láyé di wákàtí ọ̀wọ̀ yìí ká máa dúpẹ́ wípé àwa tá a dájọ́ ìnáwó náà ni ẹ̀mí wa ni ó ṣe à ń fi lè fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni tí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa náà ẹ ṣeun ẹ kú ìfẹ́ ẹ kú àdúrótì ẹbẹ ṣe ń gbọ àwọn ètò ọlọ́kanòjọ̀kan ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò àtútúndé ní àṣálẹ̀ yìí ẹni ọlá bọ́sẹ̀dé ọmọ ṣálíù lorúkọ mi lórí ètò ẹkú ìpalẹ̀mọ́ ti kọ́ni rédíò 1103.5 FM.